0: Canal FM, the new generation.
1: Ọ̀nà tó wà rínú owó àwẹ̀ tó mi láyé gbé fún àdèdè vùvù kíwé lè mi àgbọ́ lè fi àwọ̀ di ikú gbé fún àdèdè owó. Mi la sọ́tọ̀ ẹ̀dí àpédó bí omi àzíàna gbé bí omi tẹ̀bí kò rí bí omi àwẹ̀ tó àpédó kò fi eyín dọ̀ tọ́nà. Ó ti pè họ jẹ́ gbọ̀ngbọ̀n ilé yín sórí gàzó gbàkúdó àzíàna gbé bí hẹnú abẹ́ sísìn tọ́. Àwẹ̀ náà sọ̀mọ́dó rìmàzó tòtò rí kiri yín tẹ̀bí kò rí jìjìá. Inú na amẹ́ríkà àmì inú gbé abẹ́ vi ó àyílé àyọkọ káyí tòtò èkó tẹ́kó. Omi vovo ewé dónú omi ìyá omi àwọn sọ vivi sèse lè dègbè fún wa bẹ àmì vivi àwọn inú àwọn òsì tẹ̀bí kò rí àmì lékele ní àpédó jìjìá. Ètò ǹgbé lewe tí èmi dòun gbé mi kékeré wo ìyìn gún àgbèlè ibi pìkàtà kó tí wo ìtàn ọ̀rọ̀ mi. Égbè fida sófin ẹ̀sìn gàdínkù fún ọ ládọ́nù lẹ́kọ̀ọ́ àmì ìsọ̀mí mẹ́ta ǹdẹ́kẹ́ gàdírín mi ọ ládọ́ àmì àdáka. Gàdírínkù fún ọ láwọ àmì dìdí mi sáró àmì ìrún bí ata eyín omi àwọlé ẹ̀dí àmì ìlú sọ́kọ̀ mi kú gán mi bí bẹ̀nigla mi bàbá dóná mi bí gbọ́ látọ̀rọ̀ gbọ́ bá kú hú àmì lábá họ ọ làmì dìdí abẹ́ yóò mi. Kú hú àmì lè yín tẹ̀bí kú ìwí hó mi ẹlẹ́ àgọ́ ẹ̀kìtì jan ń jìjì dó òbẹ́rẹ́sẹ̀ mọ́ pè yóò. Àwọn ètò ọ̀hún pátí fọ̀nsọ́ àfàtà òkè lè yín pátí kúdó omi vovo kò dónú èmi àwọ̀ bí omi gálẹ̀ vodúgbe. Àwọn ètò ọ̀hún pátí kọjú ònyásọ̀ ẹlẹ́ yín vodúgbe bí ga. Àwọn àkàpọ̀ jeanette òbí dìá kejì ó dání kọ́rọ́ bí ta sí ẹ̀yìn pásítọ̀ kíkọ́ na chris emma sùvẹ́ bí chọ́tì àlélómi. Nàvíánú sùwó nyọ́nu wo wá sọ̀rọ̀ kúdó wá bẹ́ vi ó. Àmì inú gbé abẹ́ nọ̀vi ó dédé àfi lọ́lá lì. Àmì inú gbé abẹ́ vi christian wilson àròsì àkúdó omi vovo kíwé dónú omi ìyàwó mìíràn. Wáwé sọ vivi sèse lè dègbè fún wa bẹ́ àmì vivi. Pastor Wilson Ajete Frederick Odanikorodi Bébóga ètò ọ̀ngbé lèwétrí èmi dóun gbé bẹ́ẹ̀ kékeré ní gún àgbèlè ebí pìkàtà kó họ̀họ́ mi. Égbè fídà sófin sí gàdéhà ó ládọ́nù lè gris baptiste dúró wáyé ńgbé àdúámi lè tọ́dmán. Èsọ̀ mẹ́mẹ́ra ǹdẹ́ kẹ́ gàdírín mi ọ̀làwà mi dìdí mi sábà mi ìrún gbé ata lè gris baptiste dúró wáyé ńgbá dúámi lè lómi tọ́dmán. Eyó mi à ó lájì mọ́kọ́ àmì ìrún gbé aṣọ ǹdẹ́ kẹ́ ga sílé kẹ́sọ́ ìfòdúgbe. Gàwérè ká mi àwọn ládìí àmì ìlú òfòdúgbe bí omi bí bẹ̀nigla mi lè ta nútúwá mi. Tọ́gbú ìrèlú kọjú edmond sejuro ní wọn àgọ́ ẹ̀yìn vé àpédomi bí fìọ́. Àwọn ètò àzìàmàlì àgbèlésẹ́sì kọjú wílùú síẹ̀ ẹlẹ́ ní omi ga ọmọ òbí omi àmì ìrún gbé abẹ́ vi ó. Margaret ampia samuel ampia jeffrey ampia rejoice agbolosu wá sùn owó kúdó wá bẹ́ẹ̀ vi ó. Omi vovo ewé dónú omi ìyọ́mi ọ̀sọ́ vevé sèse ní dègbè fún wa bí àmì vevé. Àjọ́vi agata gbèlésẹ́ sí ètò ọ̀ngbé lèwétrí èmi dóun gbé bẹ́ẹ̀ kékeré wá sílé kẹ́gún àgbèlè ebí pèka vétí àtọ́ ọ̀họ́ mi. Jódà wétrí àbí kékeré adrin gún àgbè sófin sí gàdínkù fún ó láwọ̀ nùdọ́ndọ́n bẹ́ẹ̀ kọ́ ló lè agbésínú kọ̀kọ́ bá dúà mi làmú tv ó ládùn àmì àbájí lè chọ́ọ̀tì pa mi. Brandá wétrí àbí kékeré yín gún àǹdẹ́ kẹ́ngà yín mi àwọlá sọ́ àmì gàní kù fún láwọ̀ àmì dìdí ní sáré àmì ìrún gbé ata lè chọ́ọ̀tì wọn ké mi èyí omi à ó lẹ́ẹ̀dì àmì ìlú àgọ́ ẹ àtsánvé bẹ́ẹ̀ bẹ̀nigla mi lè homi ń tọ́ dédé kò bẹ́ẹ̀ dúnú nù mi. Bàbá dóná mi bẹ́ẹ̀ gbé wa ó láhọ̀ lè chọ́ọ̀tì pa nù zèlè kánú wọ àmì dìdí ní sá tó wa. Tọ́gbí lùwí máàkò àdèlà kìlásù ní gún abẹ́ fi ọ́. Tọ́gbí michel agbolí àjàlédájì àdéhùn àmùtíwé bẹ́ẹ̀ fi ọ́ lè ní lomi bẹ́ẹ̀ ju fi ọ́ gan. Tọ́gbí kọ̀kú vichao kìnnìkìnnì kìlẹ̀ ní bẹ̀hùn vé mi bẹ́ẹ̀ ga. Sòvọ́n kọjú àkàpọ̀ lè ní sòvọ́n bẹ́ẹ̀ omi ga lè bẹ̀hùn vé mi. Sòvọ́n bẹ́ẹ̀ omi gan gbàkúdú àmì ìnú gbé abẹ́ vi okú omi vovo ìwé dónú omi ìyàwó mi à. Ó sọ vevé sèse lè dègbè fún wa bí àmì vevé sòvọ́n kọ̀kú àfàchà òkè bí ó dání kọ́dọ́ bí sí bla. Ètò ọ̀ngbé lè pèwé tí adrin gún abẹ́ ngèké gbọ̀n gún àgbèlè bí pèka vi họ̀họ́ mi. Ẹ̀yin dọ́ọ̀tọ́ nà ẹ̀zàmẹ́ kọ̀ǹkú sẹ̀fikasiọ̀n wáyé. Ètò ó ládọ́nù égbè fídà sófin sí gàdínkúdó ìfọ́n ìsọ̀ mẹ́mẹ́dá ǹdẹ́ kẹ́ńgà sílé kẹ́mìà ó látọ́sí kọ̀rẹ́ bí kọ̀nù ó jí ó láyìí chọ́ọ̀ kọ̀nù ó jí gàtọ̀ mìà Ola swa mi la ve di bo beri di bi ho mi bi benigla mi kuwa mi li ni souvent ho mi panko emeres bi san sapia li benvi mi amosu be ho mi aso akodi hakpoji dovi be ho dovi senyo be ho mi aso akodi hakpoji directeur général ne be ho agbakudo ebe do to li togo ame inu gbe anu via nu so nyonu o Yonui Kofi Clément, Bessan Faustin, Ali Hossi, Félicité, Kofi Alfred, Denapo Jules, Amérou Biabevio, Adjo Olive, Akouvi, Amé Wassina, Wano Vino Sonyon, Nouasson Kouwa Bevio, Ome Vouvre, Wedo Noukome, Yaome, Aosso Vive, Sesele, Degbifon, Biame Vive, Afi Marguerite, Amo Souenye, Adjo Doto Lelomi. Et trompe les pétrini bon bien que si les cœurs bon belébé pécata couti si les cœurs homme et des fida sophie ainsi gadrien ola donne les courir mais les bagida ola doit me abadise lika et son même la pour forme gaton coufana gadrien coufan ami nous bien la nous ba choro ro poti ami gasi les cœurs mais ola wa me didi ni sada me nous bien ta yo me ola di amedo yo kwebe benigla me le homme antode de pobe du nom me courir